famo. Àrùn owó ọmọ tó ṣọmọ mi. Tẹ̀lé mi kalẹ̀ ọkú wa lọ́mọlé mi. À ń fọyọ́ máa ta àgùn. Sọ́mbọ̀lẹ́. Ó ìfúnayá, ìyàtàdé fọ́ fọ́ ní ìṣọ́bà.